obìnrin gbogbo ọmọ orílẹ̀-èdè yìí dájúdájú ẹ ti fi orúkọ sílẹ̀ nípa pípín àwọn àpò ẹ̀fọn tí wọ́n ti fọ́n ogun sí èyí tí ìjọba orílẹ̀-èdè yìí fẹ́ pín fún àwọn ará ìlú ní ọ̀fẹ́. Ọ̀nà méjì ni ètò pípín àwọn àpò ẹ̀fọn náà ti wáyé. Ìgbà àkọ́kọ́ láti ọjọ́ 14 sí ọjọ́ 18 oṣù yìí ni wọ́n pín fún àwọn ará ẹkùn Àríwá, ẹkùn Àárín, ẹkùn Ẹ̀sà Òkè àti ẹkùn Gúúsù. Ìgbà kejì ní ọjọ́ 24 títí di 30 ọjọ́ oṣù yìí bákan náà ni yóò kan àwọn ẹkùn Kàrá àti ìgboro ìlú Lomi àti agbègbè rẹ̀. Tí àsìkò pípín àwọn àpò ẹ̀fọn náà bá ti tó ní ìkí àyín, ẹ mọ́ jáfura kí ẹ gba ọ̀nà àyè tí wọ́n ti júre fún yín nígbà tí wọ́n ti wá gba orúkọ yín sílẹ̀ níjọ́ sí kí ẹ lọ sí ọ̀hún. Tí ẹ bá sì ń lọ, ẹ mọ́ gbàgbé ìwé pélébé tí wọ́n fún yín kí wọ́n lè mọ iye àpò ẹ̀fọn tí wọn yóò kó fún yín lọ́fẹ̀ẹ́. Tí ẹ bá gbàgbé ibi tí wọ́n júre fún yín, ẹ tètè yára lọ sí ilé ìwòsàn tí ó sọmọ yín kí ẹ lọ béèrè. Kí á sùn ní abẹ́ àpò ẹ̀fọn, ó dára gidi, ó máa ń yọ ni kúrò lámúlọ́wọ́ àmọ́dí ibà. Yìí sì tún mọ́ fún gbogbo ìdílé olúwa rẹ̀ ní àlàáfíà tó péye. Àpò ẹ̀fọn á máa gbani kúrò lọ́wọ́ àmọ́dí ibà. Olùkéde.

0: lóbìnrin gbogbo ọmọ orílẹ̀-èdè yìí dájúdájú ẹ ti fi orúkọ sílẹ̀ nípa pípín àwọn àpò ẹ̀fọn tí wọ́n ti fọ́n ogun sí èyí tí ìjọba orílẹ̀-èdè yìí fẹ́ pín fún àwọn ará ìlú ní ọ̀fẹ́. Ọ̀nà méjì ni ètò pípín àwọn àpò ẹ̀fọn náà ti wáyé. Ìgbà àkọ́kọ́ láti ọjọ́ 14 sí ọjọ́ 18 oṣù yìí ni wọ́n pín fún àwọn ará ẹkùn Àríwá, ẹkùn Àárín, ẹkùn Ẹ̀sà Òkè àti ẹkùn Gúúsù. Ìgbà kejì ní ọjọ́ 16 títí di 30 ọjọ́ oṣù yìí bákan náà ni yóò kan àwọn ẹkùn Kàrá àti ìgboro ìlú Lomi àti agbègbè rẹ̀. Tí àsìkò pípín àwọn àpò ẹ̀fọn náà bá ti tó ní ìkí ààyìn, ẹ mọ̀ jáfura kí ẹ gba ọ̀nà àyè tí wọ́n ti júre fún yín nígbà tí wọ́n ti wá gba orúkọ yín sílẹ̀ níjọ́ sí kí ẹ lọ sí ọ̀hún. Tí ẹ bá sì ń lọ, ẹ mọ̀ gbàgbé ìwé pélébé tí wọ́n fún yín kí wọ́n lè mọ iye àpò ẹ̀fọn tí wọn yóò kó fún yín lọ́fẹ̀ẹ́. Tí ẹ bá gbàgbé ibi tí wọ́n júre fún yín, ẹ tètè yára lọ sí ilé ìwòsàn tí ó sọmọ yín kí ẹ lọ béèrè. Kí á sùn ní abẹ́ àpò ẹ̀fọn, ó dára gidi, ó máa yọ ni kúrò lámúlọ́wọ́ àmọ́dí ibà. Yìí sì tún mọ́ fún gbogbo ìdílé olúwa rẹ̀ ní àlàáfíà tó péye. Àpò ẹ̀fọn á máa gba ni kúrò lọ́wọ́ àmọ́dí ibà. Olùkéde alákòóso ètò ìlera àti àwọn olólùfẹ́ wọn.
1: Ó ń kọ́lá àtàmárùbà tó kọ́ kọ́ níta bá mọ̀ kéèké ìrẹ́tú bá ti ṣe ń gẹ́rẹ́ ká tòtẹ́ ní iye tẹ kárìgbà mi pátẹ́ kárì ló ń jọ́dọ̀ tẹ́nà mẹ́ yàtọ̀ tà lè tẹ́nì mẹ́ ó tàmúlẹ̀ ń dúró yẹ tó mi. Ìyá kó à ń bọ̀ kí àdá ni bàbá tó dára kó tẹ́nà mẹ́ yà kó jẹ́ bá jẹ́ tí bá tẹ́ ní iye tẹ fi tẹ́nà lè nà ni. Bàbá ayé ni yóò dẹ̀bi ìdára di ní ní ó tàn ojú tí ayé ní ara. Bàbá tó dájá náà pa àwọn òwú tàn ó ti àkóso ìyá pátá tó wọlé òwú tàn ó ti àkóso ìyá yé àtà pa àwọn òwú tàn ó ti àkóso ìyá pátá jẹ́ ní tèmi òwú tàn ó ti àkóso. Kàdé ní iye tó ó tàn ó yé ń kúrí iye bí ti dàrẹ́ wọn náà pa ayé ní tàn ti dàkó tàn ó bẹ́ ẹ̀ ní. Kàrà kó tàn ó ti àkóso ìyá pátá ló mọ̀ mọ̀ ó dá àtúwà pàrí lọ sí yàtọ̀ tí ka bó di tẹ́ ní ìdìbò yìí bó ka ní wá ti mìíràn ka bá jẹ́ ìbíyà ká ka yín nà mẹ́ bẹ́ẹ̀ ní bóde ka di gbọ́ mọ̀ mọ́ àbí ti nà mẹ́ yàtọ̀ nga ní bó tiẹ̀ ní mọ́ kò mọ́ bá kínà a kínà á dùn ka yé daga tó di yé paga píkò ka bá la naka ni a kò àyìn ba jọ́ da nà mẹ́ yàtọ̀ n kọ́ wa a dùn wàrà mìíràn ka dùn ka wàrà fi mọ́ mọ́ da fan yi yàtọ̀ ka da tiẹ̀ tẹ̀.
2: Population togolaise. Dans le cadre de la lutte contre le paludisme, le ministère de la Santé, en collaboration avec ses partenaires, organise très bientôt, à travers le programme national de lutte contre le paludisme, une campagne de distribution gratuite de moustiquaires imprégnés d'insecticides dans toutes les localités du Togo. Cette campagne se fera en deux phases. La première phase par le dénombrement des ménages avec la remise des coupons de porte à porte. Et la deuxième phase marquée par la distribution des moustiquaires en poste fixe. Les lieux de distribution des moustiquaires seront communiqués lors de la phase de dénombrement. Mobilisons-nous tous pour la réussite de cette campagne. Une moustiquaire, une protection sûre contre le paludisme. Ceci est un message du ministère en charge de la santé et ses partenaires.
3: Togo wa jama e ka so e ka mnye netwa obo japa wa kwetu wento ponwa alafie insa iwe ye potie tinyi bibi bobu ngiti so borom baba pe inyoye bijindi chedi che ki be bandi chedi lawa adadi so borom wa dubri be ya ikwele ile toa anasar damu odamu ulolori wa iwe puni inak ba jo wa iwe puni inyi ba da pongo wa farande soga de wa farande atapa ma farande ni chevi wa farande duburi duburi gane ike duburi dileri tuwa anasar damo wa iwu nkoni ilobe ki gbacho wa iwu nkoni pui tuwa karawa farande ne lumedong ne za duburi dileri iwe mafuna bangma ncho farande wa ba minuna a aye lubon wa bifo wa sobore deke ba wa takada wa ba tewe dena na iso basuni na a bifo so a sobore inyete dokta wachunsiye bibi nyunsi ki do sobore poni yinsa alameri wabida perenti ni fiva wa ewe ki pere tuwa tinibiti soboro di peredi
4: ni fiva. Al umani kasantogo ga watasanarwa kuna chikin wa inda aka kidaya a chikin wannan kampe ta raba gidajen soro wanda aka yi wa maganin kwari na wannan shekara. Za a raba gidajen soro a kashe biyu. Rabon farko daga 14 zuwa 18 na watan Juli na shekara 2026 a cikin yankoki kamar haka. Yankin Savannah, yankin Central, yankin Plateau da kuma yankin Maritime. Rabo na biyu za a yi ta ne daga 26 zuwa ga 30 ga watan Juli na shekara 2026 a cikin yankin Kara da kuma babban birnin Lome. Idan lokacin rabon ya kai a cikin yankin da mutum yake, zai gaggawa zuwa ga wurin rabon domin amsar gidajen tsaro wanda aka yi wa maganin kwarin ba tare da an biya wani abu ba. Idan mutum ya mance da inda zai karbi gidajen tsaro, ya kusanta da sauri a asibitin da ke kusa da shi domin karin labari. A dunga barci da daddare a karkashin gidajen tsaro wanda aka yi wa maganin kwarin, kariya ce ta musamman daga kamuwar cutar cizon tsaro. Haka zalika tana kare mu da mu da iyalinmu gabaki daya. Wannan sako ne daga ministan kiwon lafiya tare da abokan huldansu.

kéde pàtàkì lọ́kùnrin lóbìnrin gbogbo ọmọ orílẹ̀-èdè yìí dájúdájú ẹ ti fi orúkọ sílẹ̀ nípa pípín àwọn àpò ẹ̀fọn tí wọ́n ti fọ́n ogun sí èyí tí ìjọba orílẹ̀-èdè yìí fẹ́ pín fún àwọn ará ìlú ní ọ̀fẹ́. Ọ̀nà méjì ni ètò pípín àwọn àpò ẹ̀fọn náà ti wáyé. Ìgbà àkọ́kọ́ láti ọjọ́ kẹrìnlá sí ọjọ́ kejìdínlógún oṣù yìí ni wọ́n pín fún àwọn ará ẹkùn Àríwá, ẹkùn Àárín, ẹkùn Ẹ̀sà Òkè àti ẹkùn Gúúsù. Ìgbà kejì ní ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n títí di ọgbọ̀n ọjọ́ oṣù yìí bákan náà ni yóò kan àwọn ẹkùn Kàrá àti ìgboro ìlú Lomi àti agbègbè rẹ̀. Tí àsìkò pípín àwọn àpò ẹ̀fọn náà bá ti tó ní ìkí àyín, ẹ mọ́ jáfura kí ẹ gba ọ̀nà àyè tí wọ́n ti júre fún yín nígbà tí wọ́n ti wá gba orúkọ yín sílẹ̀ níjọ́ sí kí ẹ lọ sí ọ̀hún. Tí ẹ bá sì ń lọ, ẹ mọ́ gbàgbé ìwé pélébé tí wọ́n fún yín kí wọ́n lè mọ iye àpò ẹ̀fọn tí wọn yóò kó fún yín lọ́fẹ̀ẹ́. Tí ẹ bá gbàgbé ibi tí wọ́n júre fún yín, ẹ tètè yára lọ sí ilé ìwòsàn tí ó sọmọ yín kí ẹ lọ béèrè. Kí á sùn ní abẹ́ àpò ẹ̀fọn, ó dára gidi, ó máa yọ ni kúrò lọ́wọ́ àmọ́dí ibà. Yìí sì túmọ̀ fún gbogbo ìdílé olúwa rẹ̀ ní àlàáfíà tó péye. Àpò ẹ̀fọn á máa gba ni kúrò lọ́wọ́ àmọ́dí ibà. Olùkéde alákòóso ètò ìlera àti àwọn olólùfẹ́.